adupe olorun o ni loju adura ti wa ojo ti n ti se ojo eti ojumo kejo ninu osu e bibi odo egbe ole meriji ni ogbo gbogbo awon muslimi haki pe e ba ka jima ojo ti ni opele ose ni aye ati ni ayiwa akoko lati gbo awon iroyin wa agun meta ose ti pe seju bi merin la ni adugbo gu ne ni lu parakura ti ose yi ma so fun pe sise abi ti ta awon ohun to je awon adish ti inu awon oja nje ati pa lase pe akoto gboro ta mo tori pe oje awon adi kan to je pe a fi n para ti o ni awon ohun loro o le mu isoroba awon eniyan je ile ise kan ni o mu eto yi se pinu ijade to je pe awon adiwon yi ki se ti a n lo sugbon awon adi yi n be to je pe a ti da oruko won bayi bege ni ki a so fun e pe alaga igbimo ile ejo ti n bojuto eto isiro ti a nipe ni kude kan ti je ojo ti ana ni agbe joko ninu ile ise are olori rede ti wa aso fun pe timothy koda ni oja ni ojo ti oni o ti koja ohun afenuso lati bi anra agbon re ni apo meedogun je o ti di ogbon apo bayi ni awon iroyin ti o fi to ni ti mo kuku lati osan ye magbo akinle kan si gege mo se alaye lati ile ise radio fratete ni osan yi mo so fun pe alaga ile ejo ti mbojuto awon isiro arabirwa Ismat Bio Chane Mamadu ni arabi ni choje adajo iti ni ojo ti anati nse ojo bo ujumo keje ninu oshu ebibi odun ebo le meriji ni ogbon ninu le se are olori urede ile wani ojo ti ana uti lo lati lo bura njaba so kwenye ninu awon oro bura re arabi ni Ismat Bio Chane Mamadu honi ni ojo ti uni ne uwa umu ibimo abi won se ipinu pelu okan inu re lati je ise eti agbele oni owo lati se ni ona ti o to ati eto ye ninu ojuse ti o peye be gege ni yo se gbogbo awon oro awon ase ti a o mu jade ninu gbogbodo jade keke oje ojade ni ko wa lowo awon inani tagbon wa ki won to gbe awon ipinu ijade oni ondogba lati je ki ipararo ki waye ninu ise ti o nse bẹ́ẹ̀sì ni ọ̀kan nínú àwọn àṣẹ ètí ọ̀rọ̀ kan tí ó ti ń bẹ ní ọwọ́ ilé ẹjọ́ òun fẹ́ láti yẹ kí òun lọ́wọ́ nínú ìlà sọ pé òun fẹ́ sọ̀rọ̀ kí ó sọ pé nǹkan báyìí kò yẹ kí a ṣe báyìí ǹjẹ́ ó fi ẹnì kọ̀ọ̀kan sílẹ̀ láti ṣe ṣe rẹ̀ bí ó ṣe tọ́ àti bí ó ti yẹ ní àwọn ọ̀rọ̀ tó ti ẹnu arábìnrin Ismat Bio Chane Mamadu jáde gbẹ́gẹ́ ni nínú nígbà tí ó ṣe ìbúra yìí tán ǹjẹ́ olórí orílẹ̀ wa ni ọ̀rọ̀ patricia lọ ǹjẹ́ nítìrẹ̀ ohun tí ó ọ̀rọ̀ tí ó gbé jáde ni pé òun gba gẹ́gẹ́ bí iṣẹ́ ọ̀rọ̀ pàtàkì tí ó ti ẹnu arábìnrin yìí jáde nípa gbogbo ohun tí ó sọ̀rọ̀ sí yìí ǹjẹ́ ara lọ sí iṣẹ́ èyí tí ó gbà láti ṣe ní ọjọ́ tí ò ní bẹ́ẹ̀ ni ó ní àkókò yìí kí ọ̀rọ̀ tí ó sọ jáde kò mú gbani nítorí pé ohun kan tí ọmọ ìlú ń tọrọ ní láti ṣiṣẹ́ nínú òtítọ́ nínú ìlànà òfin ìlú bẹ́ẹ̀ ni ìpinnu láti lè tẹ̀síwájú jù bẹ́ẹ̀ náà lọ nítorí pé iṣẹ́ tí wọ́n gbà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ aláṣẹ iléeṣẹ́ àgbékalẹ̀ yìí òun náà ni pé kí wọ́n ṣe àtìlẹyìn fún olórí orílẹ̀-èdè ilé wa fún gbogbo àwọn iṣẹ́ ti ara wọn sí wọ́n sọ fún mi pé ètò yìí iléeṣẹ́ yìí ó jẹ́ iléeṣẹ́ kan tó yẹ pé mójútó gẹ́gẹ́ bí owó èyí tó yẹ pé ìbùnà owó tó yẹ pé a gbọ́dọ̀ ṣe ìjábọ̀ ẹnikẹ́ni nínú àwọn iléeṣẹ́ àgbékalẹ̀ tí bẹ́ẹ̀ lọ tó yẹ pé wọ́n bá ná owó kan wọ́n ní láti ṣe ìjábọ̀ ǹjẹ́ àwọn ni wọ́n ní láti bójúwo iṣẹ́ tí wọ́n ṣe jẹ́ ní ọjọ́ tí ò ní ojúṣe wọn láti wà nínú ìlànà ìbámu pẹ̀lú ohun tí ó kan owó ti ìlú gẹ́gẹ́ bí ohun tí a sọ fún wa arábìnrin yìí ǹjẹ́ bí abáwo ó jẹ́ ilé ẹjọ́ kan pàtàkì tí ó ga jùlọ nípa ètò àti ṣe àbójútó owó àwọn owó tí a ń lò owó ìlú nìyẹn a sì sọ fún ẹ pé wọ́n lè bójútó owó ètò àkókò ìdìbò tí a bá ṣe ìdìbò nínú ẹ̀bẹ́ ìdìbò àbí tí a bá ń ṣe ìpolongo nǹkan wọ̀nyí gbogbo tí a ó ná láṣẹ pé kí a kó àwọn ìwé rẹ̀ jọ àwọn ni wọ́n wà láti ṣe àbójútó
inawe mwiji unchi ushe kwa tatitia nati mwini kwe arabili ismat biyo chane nani mwadu haso kwenye ada kwa da wafu odumaru mira timbo utishi odumaru kwa jato kwe karu ni umubayi abini ujumo keta hushu kini wadun egba odi meji dini ugoji ni ilu ajashe to si je adajo pataki lati bi odun egba odi mejila ni ati otibere ise ni ile idajo akoko ti ilu kutonu bege ni oje orinikan to je pe nse abojuto eto ibuna owo ti apoti owo ile ise alakoso ijoba ile wa ti moto eto ibuna owo o ton je eni ti oje oludamoro ninu ile ise pataki ni pati eto ibuna owo o ni oje alaga akoko ti ile ejo ti moto eto ibuna owo tan pe ku de kon tun je o lo koko bere ti o sise fun odun marun leyin re nje ada pada si ipo re ni ojumo kejile ni ogun osu kerin odun ti awaye gbe mo ti fun yin nje to manti ko da o ti de goal bayi lati bi akoko melo kan lo nje ni gba kan ti aba fe ta agbon re won ta ni apo me logun sugbon ni ojo ti ni o ti de ogun apo bayi o fun pe ilopo meje re ni ari ni akoko yi gbe bi o ti a se ara yi si eni ti ara lo si oja depo lati lo foju gan ni gege bi eto na se lo ninu awon alaye oni ko da to manti o ti gbowole e ba se e ti oje eleso abi ti nbe ninu koroba ti akoko mo so fun pe lati apo medogun fide ogbapo ni ojo ti oni oni ninu awo ti won lati lo raja yi ara ni ti ana koko oni ki se nkan ti ohun reti niyan pe ohun wa lati wara to ba tin tori nigba kan e ti won ta ninu awon ele kekeke pon me wa ni won ta oni gba ti won si de koda o ti di ogupon bayo fun de pe o di ilopo re je be ni wa soro gege bi timanti ti alagolu yi owo re tele bi pon me ri le ni ogbon ni ojo ti ni ati so di apo meji je ati ri pe o ti koja ilopo meji bayi be ni laarin awon arabiri ton ta timanti ni oja o se ale ki ni ti o fa won na papa so pe ni igba kan apo medogun ni awon ta agbon kan sugbon ni ojo ti di ogbon apo be ni timanti ti o be ninu agbolo yi ele ni o ti di apo meji bayi ohun ti o se pataki o na ni pe ko tun si tomati ni ori ate oja mo tori pe e ti an lo nigba kan lati ile ni je ni o ti wa wa da si mo isoro to je pe o ti n waye laarin ile bi ni ati ile ni je o fun pe tomati ti n bo ni gbogbo igba ti won ba ko sinu awon oko nla yi ko to de wa pupo laarin o ti n baje to je pe ko tun si atunse nu re mo ohun ti o se pataki ni pe awon apapo ki a bere si ni se kini ki a gbe igbese la je pe ki a se oko ibi ti a o ma gbe tomati timanti si na je won pataki be ni won ki si awon oludari ilu ki won wa won ka se si eto yi fun eto sisi ala laarin awon olede mejeji ninu itesiwaju je mo so fun pe leyin ojo ti o ro ni ilu kutonu ile ise ti n bojuto eto ti anda ko ni sirat nde ni ojo ti ana won ti soro lori awon ero lati mu eri okan won wa nipa o ti o sele ni pe ikun omi ni opo awon adugbo ilu kutonu nje oga gba ile ise yi oni na ti o soro o na ni akoko ilo soro pe nipa ojo pipe o wo ni aroju o lo fa to je pe pipo re lo amu ki gbugbo re o wa ri bi ase so si nje nti se han ti akina akines o se ala pe oni ojo ti oro ojo nkan to je pe bi abawo bi o se ro ni orun ojo kan na kora o ti koja alaye ti oni lati ro ni ojumo ojumo kan ni ojo kan o fi pe o lo fa gbogbo awon isoro ti ari o si so pe ni ojo ti oni nigbati o sele yi awon ti gbegbe se to pe ise ti won ni lati se to je pe ile ise ti ale pe ni SCDS won ti gbegbe se to pe won ti bere si ni gbogbo mi na ki won ko gbon kuro ni awon adugbo kankan o si so pe ise na o ti pale bayi to pe gbogbo iwon isoro na o ti pada wa si ipo re nje ko tun si isoro fun awon ara ilu mo gabe won ti ari gbo
Bẹ́ẹ̀ ni nínú ètò wa ní ọjọ́ tí ò ní nípa àwọn ọjà àdí ìkunra nìyẹn ti àwọn kan bẹ̀ tó yẹ pé ní ọjọ́ tí ò ní wọ́n fagi lé wípé ọ̀pọ̀ àwọn àdéhùn tí à ń lò láti sọ pé àràkú pa àbí tí à ń lò tó yẹ pé fún àwọn kan mìíràn wọn ní àwọn kan bẹ́ẹ̀ tó yẹ pé àti da orúkọ wọn tó bá ti ó ṣe àlẹ́ fún yín ǹjẹ́ kò tún ní kí a máa lò wọ́n nítorí pé ọ̀pọ̀ lára àwọn tí wọ́n lò a ò rí pé ìṣòro ní ìkẹyìn ni ó dé bá àwọn wọ̀nyí ní ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ karùn-ún oṣù karùn-ún tó ti wà yìí ni a rí pé iléeṣẹ́ yìí ó gbé àwọn àṣẹ jáde láti fagilé àwọn nǹkan wọ̀nyí pé títa àwọn àdéhùn yìí àbí àwọn tó yẹ pé wọ́n lọ ń ṣe é tí wọ́n ń gbé wá sórí àtẹ láti ta nǹkan wọ̀nyí jẹ́ ẹnikẹ́ni tí ó bá tún ṣe é nígbà tí ọba tẹ fún mi pé ẹni yìí yóò lọ láti lọ fi ẹnu rẹ̀ jẹ́ẹ̀rí ohun tí ó fà nítorí pé nǹkan tí ìjọba kọ̀ akọ kò yẹ kí a máa lọ torí pé kò dára fún ara àwọn ìṣòro tí mú wá ó jẹ́ kí àwọn tí wọ́n ń lò ó ìṣòro tí kò yẹ ni ohun tí ó ń ṣẹlẹ̀ sí wọn. Ó pẹ̀lú ìṣẹ́gun ọjọ́ tí mo sọ fún pé ìròyìn àti àkókò yìí kò ní ju báyìí lóhun tí ó ṣe pàtàkì a sọ̀rọ̀ nípa arábìnrin wa Isbat Biochane Mamadu ti o ti bura bayi ni ile ise alakoso ni ile ise are ile wa ni ilu kuto ni ojo ti anani waje ni waju are ile wa eno patrice talon degeni tomati koda ile so yi o ti ngunle bayi agbon kan ti antena ku medogun o ti di ogbo apo gebi roche aribo adupe fun rafetan lati bo iroyin wa ti arin ipari ose lati enu awebo ni konje ti se castelo agbaka lo mo to ero wa ipari wa mo so fun pe tun di ari ose ti nbo oluwa ko sọpọlọ wa ni wa ti alifa mo so fun pe odigba.

tan e khodi ni kun khwe konu kun aton do khodo khosa in khodo ni wekete radio fraternité ton e khonton todo mito mi levo gbadagbe do se do mi men bi kola jile mi kudo todo men gbeto do popo do le za gbeto popo ndonu mi tin do bi be lo jile topo la vi we go men mi dido wan si ru ga nya on le wa so ton gbe kakaka wa igbeje da ho retreat we o ve mo de ko inu e do kan e lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ tẹ́mẹtẹ́mẹ́ mìíràn gbádàrí sáré hàn tán tómi tó ń gbọ́gbọ́n mìíràn dídó òun á sì lù gádùn.